0: ele nbe lowo mi o eh lagba oselu na ni mo ti te mu eleyi o egba oselu APC All Progressive Congress won ti te minister tele to tun je agba oselu ni ipinle eko filiu oba nikoro gege bi eni ti o je alaga igbimo samojuto eto idibo abele egbe na ni ipinle kwara ni o lati mo omo oye ti yo soju egbe na ninu eto idibo oba nikoro lo ba awon oniroyin soro lana ode yi ni ilu ilorin leyin to se pade pelu awon oludije o fidi e mule pe alaga igbimo ti yo seto idibo abele ni ipinle ohun olohun wa ro gbogbo awon omo egbe gbogbo bi pe ohun yo ri daju pe gbogbo ye lati gbe ni igbise lohun yo se o lati ri daju pe ewa abele ohun bi pe o lo bo ti tan ati bo ti ye iyun lawon awadi mokandilogun jake jado ipinle ohun loni ti se ojo eti oni bo ti le je wi pe alana ni ipinle kwara ti kokan kede pe ete idibo abele ohun bi pe o ti di waju sugbon oba nikoro ni eto idibo abele oni o ma waye loni o ni ipinle kwara si ninu iwe iroyin pade le o ti ri ekun rere ile ika laaro yi
1: o da ije ti gbo lorile ide wa nigeria ki n gba ibe ki n gba si ipinle ti rivers ni o pẹ̀lú bó ṣe jẹ́ wípé ìwé ìròyìn daily post kan ṣe fìdí ẹ̀ múlẹ̀ láàárọ̀ ìní ìṣèlú All Progressive Congress APC ńṣe ni wọ́n ti kéde o ni wọ́n sì ti fìdí wípé ẹni tí ó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ rivers òun náà ni ògúndùn ali jinda wọ́n ní jinda o ni wọ́n kéde rẹ̀ láti ọ̀dọ̀ àjọ eléyìí tó ń ṣàyẹ̀wò tó tún mójútó ìwà abẹ́lé ìyẹn ò ní ìpínlẹ̀ rivers tí wọ́n ìyànnà náà ẹ̀yìn lánà òde yìí ó pẹ̀lú wọn ṣe kéde rẹ̀ ìyún ní olúlé ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó wà ní ìpínlẹ̀ rivers lẹ́yìn tí wọ́n ṣe àkójọpọ̀ àwọn èsì ìdìbò lọ́lọ́kọ̀ọ̀kan eléyìí tí wọ́n ní wípé wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ ìyún ní ìjọba ìbílẹ̀ bíi mẹ́tàléníogún tó wà ní ìpínlẹ̀ ọ̀hún ni ó wọ́n fi délẹ̀ wípé lẹ́yìn tí wọ́n kéde rẹ̀ tán wípé tọ̀ òun gangan náà òun ni yóò láǹfààní láti mọ ṣojú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gbẹ́mìnà ìyún tí yóò fi gagbága pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì nínú ètò 2027 gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága ìgbìmọ̀ eléyìí agbátẹrù ètò ìdìbò abẹ́lé ọ̀hún àti àyẹ̀wò fún àwọn tí ó jẹ́ olùdíje beatrice omoti wọn ní òun ló kọ rẹ tó ṣe pé ó kéde rẹ ó kéde chinda bí ẹni tó jẹ wípé ó ní òun ló ní ìbòjú iyùn nínú abẹ́lé ọ̀hún nígbà yìí o wọn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò ọ̀hún iyùn ní ìpínlẹ̀ rivers wọn ló lọ ní ìrọwọ́rọsẹ̀ ni tó sì jẹ́ wípé gbogbo tí ó tó ní tí chinda ní ẹ̀yọ náà ló jẹ́ àwọn ànímọ́ gẹ́gẹ́ bí ẹni tí ẹgbẹ́ òṣèlú APC tó ó kájú ẹ̀ láti ṣojú àwọn bẹ́ẹ̀ ò bá gbàgbé ní àná òde yìí òun náà ni ròyìn gbàgbòrò kan wípé tọ̀ níṣe ni tí ó jẹ́ gómìnà iyùn ní ìpínlẹ̀ rivers ìsinmilála ìfùbára ń lòun ti sọ wípé tọ òun gẹgẹ bí ẹni òun ti yọwọ òun òun sì ti yọ sí òun nínú ètò ìdìbò abẹlé ṣùgbọn ní báyìí ẹgbẹ òṣèlú APC wọn ti kéde ògúndùn kingsley jinda gẹgẹ bí ọmọ òye wọn tí yóò ṣe kíni tí yóò lọ sójú wọn nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ẹfẹ kàá tán ìwé ìròyìn daily post ló gbé láàrú.
0: ǹjẹ́ ẹ ti gbọ́ inú ìwé ìròyìn vangadi náà ni mo gbọ́ òṣèlú náà sì ni òní ìpínlẹ̀ èkó wa ń bí ni o ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ní ìpínlẹ̀ èkó wọ́n ti kéde kejì gómìnà ìpínlẹ̀ èkó yẹn dókítà ọbáfẹ́mi àti gẹ́gẹ́ bí ọmọ òye tí yóò díje dupò gómìnà lábẹ́ àṣẹ òṣèlú APC ní ìpínlẹ̀ èkó nínú ètò ìdìbò ọdún 2027 látàrí bó ti ṣe jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ náà lóde yìí ni o ètò ìdìbò ọ̀hún òun ló wáyé ní ilé ẹgbẹ́ náà wà ní acme ní ọgbà níbi tí àwọn àgbà ẹgbẹ́ ti fìdí ẹ̀ múlẹ̀ ohun gbogbo lọ lálàáfíà ó lọ tòṣe sí wàhálà kankan bó ti wù kó mọ alága ìgbìmọ̀ tó ń ṣètò ìdìbò abẹ́lé ọ̀hún ní ìpínlẹ̀ èkó ìyẹn ọ̀gágun john temlong tó ló fi ìkéde yìí síta o níṣojú gómìnà sanwóolu àtàwọn àgbà ẹgbẹ́ tó fi mú àwọn ṣàǹkóṣàǹkó nínú ẹgbẹ́ náà kan àwọn sẹnẹtọ ganiu solomon fẹmi pedro àwọn aṣòfin àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí ohun tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ hamzati ó ní ìbò ẹgbẹ̀rún ọ̀tún ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta òdin díẹ̀ ìyẹn 657,917 wọ́n ní iye ìbò tí ọba fẹ́mi hamzati tó ní nìyẹn o ní náà ló wà mú tó fi jáwé olúborí ní àná òde inú ìwé ìròyìn vangadi náà ni a ó ti rí ẹkùn rẹ.

0: Amẹ́ríkà láàárọ̀ yìí o.
1: Ó dá ìjẹ́ ti gbọ́.
0: Bẹ́ẹ̀ kí ni.
1: Bá a ti ṣe ń tẹ̀ ẹ́ síwájú, lọ́hùn kọ́ ti ṣojú múmu báyìí, ni ò fún àwọn tí ó jẹ́ olóṣèlú àti àwọn tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú tí wọ́n múra lẹ̀ láti kópa nínú ètò ìdìbò ọdún 2027 o. Pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àná òde yìí, òun náà ni iná ni wọ́n gbégi lé. Gbèdéke ọjọ́ eléyìí tí àwọn òdìbò INEC tí wọ́n fi síta yùn fún àwọn ẹgbẹ́ òṣèlú àwọn olóṣèlú gbogbo wípé tọ̀ iye ọjọ́ báyìí gan náà gbọ́dọ̀ fi òpin sí ètò ìdìbò abẹ́lé yín o. Ṣùgbọ́n ní báyìí ilé ẹjọ́ eléyìí tó fìdí kalẹ̀ ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ nílùú Àbújá níṣe ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ o. Wípé tọ̀ gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá àti gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá ẹ lè fi àwọn ti sún iye ọjọ́ eléyìí tó jẹ́ wípé ẹ lè fi iye àwọn orúkọ àwọn ọmọ ẹgbẹ́ yín eléyìí tí wọ́n fẹ́ ẹ lè fi ṣọwọ́ o. Wọ́n ní pé tẹ́lẹ̀ rí ni ló jẹ́ wípé wọ́n ní ó kéré jọjọ ni o. Ṣùgbọ́n ní báyìí o ilé ẹjọ́ ti kéde báyìí tọ̀ nínú oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí òun náà ni pinpin ni yóò dé bá ọjọ́ eléyìí tí gbogbo ẹgbẹ́ òṣèlú pa tí wọn ó mọ fi àwọn ọmọ ẹgbẹ́ wọn eléyìí tó jẹ́ pé wọ́n ṣẹ̀ fowókọọ́lẹ̀ òun náà ni wọn ó mọ fi ṣọwọ́ bí àjọ elétò òdìbò wọ́n fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ adájọ́ iyùn ní ilé ẹjọ́ ibi tí wọ́n ti gbé ìgbẹ́jọ́ náà kalẹ̀ iyùn ní àná òde yìí iyùn jẹ́ olóòtú wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé níṣe ni ó gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ìlànà tí ó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìpè tó ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní wípé gbogbo ẹni tí yóò ṣe ohunkóhun tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbo pínpín gbọ́dọ̀ dé bá ní nǹkan bí oṣù mẹ́ta sí àsìkò tí ètò ìdìbò wà tó sì jẹ́ wípé bá a bá wo oṣù kẹsàn-án eléyìí tó jẹ́ gbèdéke tí ilé ẹjọ́ fún la jẹ́ wípé ó sì ṣe kíni ó sì bà torí wípé oṣù kìíní báyìí náà ni ètò ìdìbò ni ó bẹ̀rẹ̀ lọ́mọ onípẹrẹwò wọ́n fẹ̀síwájú sí i pé bí àjọ elétò ìdìbò bí wọ́n ṣe fẹ́ mọ ilé àgbẹ̀ òṣèlú tí wọ́n fẹ́ mọ ilé wọn lérè wọn ni ó kù díẹ̀ káàtó tẹ́lẹ̀ sì rèé níṣe ni ẹgbẹ́ àjọ elétò ìdìbò ti kéde wípé tọ̀ nígbà tí ó bá fi di ọjọ́ kẹwàá nínú oṣù karùn-ún tá a wà yìí gbogbo ẹgbẹ́ òṣèlú bíi méjìdínlógún eléyìí tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n gbọ́dọ̀ ti fi gbogbo orúkọ àwọn ọmọ ẹgbẹ́ wọn pátápátá wọ́n gbọ́dọ̀ ti fi ṣọwọ́ tó sì jẹ́ pé tí ò bá ṣe bẹ́ẹ̀ a jẹ́ wípé ó ṣeéṣe kí wọ́n yọ orúkọ rẹ̀ kí wọ́n yọ ìpèlú rẹ̀ kúrò nínú àwọn tí ó láǹfààní láti díje ṣùgbọ́n níbà ilé ẹjọ́ gíga sí ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Àbújá wọ́n ti kéde pé oṣù kẹsàn-án òun náà ni a ti fẹ́ lójú dì ní tí àjọ INEC ń sọ wọn tan ara wọn jẹ ni ẹ lọ gba balance ìròyìn ó wà Daily Post tó jáde láàárọ̀ yìí.
0: Ẹ jẹ́ ká dé ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ká jẹ́ tó di pé a máa tẹ̀síwájú rédíò 101.3.5.
2: Are you to be inspired this weekend? Tune in to Go Live, the radio show that celebrates great minds, big dreams, and unstoppable achievers. Join us live on air as we host trailblazers, innovators, and go-getters who have excelled in their chosen careers, sharing their journeys and secrets to success. It's not just talk, it's a movement of inspiration. Call in, ask your questions, share your story, and get fired up to meet your own goals. Day Friday's time, 1:30 p.m. Radio 1, 103.5 FM. Your station for inspiration. Because when great minds meet, magic happens. Go get alive. Dear dream. Want to be part? Call Chinwe on 080-6868-295 or John on 02-7355-649.

0: DP World àti Water Aid Nigeria kéde.
1: Ọ̀rọ̀ àdúgbò ilẹ̀ wa ń bá ìpè àṣà. Ilẹ̀ wa civilization ló jágbá gbogbo kàdá ìbá.
2: Iléeṣẹ́ Andy Negro Production Outfit pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ Tolúwa Làṣẹ Television Radio Media Outfit àti iléeṣẹ́ Starline International Showbiz Magazine tẹ́pẹ́ pọ̀ tí wọ́n pè ní Tọba Làṣẹ. Ibi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórí Nàìjíríà lápapọ̀. Pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erin Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá bí ọba Ìlógbò, ọba Àjànà, ọba Erinjà, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìbàdàn, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíè, baálẹ̀ Tèmídìrẹ Alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ Ọ̀ṣọ́jì àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà láti máa sọ nípa àwọn òṣèré ilé lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Agbésàn kù ṣẹ́jú bẹ́ẹ̀ dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní rédíò 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Làṣẹ lẹ̀tọ̀, ètò ní Tọ́ba Làṣẹ, ẹ máa mísí ẹ̀.

0: gbọ́ tẹ̀síwájú lásìkò ní rédíò 1103.fm. Ẹ má gbàgbé ẹ ò fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ tí wọ́n ti tí wọ́n ṣe máa darapọ̀ mọ́ wa. Wọ́n ti mọ bá ti máa ṣe wípé bí àtúntò wa ní ìgbà tí a ó bẹ̀rẹ̀ sí ni máa gba ìpè yín abala àgbéyẹ̀wò. Ẹ pẹ̀lú bí oníṣe jẹ́ ọjọ́ Friday ọjọ́ ẹtì tí o máa ń sọ wípé ọjọ́ òmìnira. Nínú àwọn ìròyìn eléyìí tí mú àtẹ̀léyìí tá a sì fẹ́ mú tá a fẹ́ kà eléyìí tẹ̀ bá fẹ́ sọ síbẹ̀ kí ní ìyìn tẹ̀ wò pé báyìí ló ṣe yẹ kó rí kò yẹ kó rí báyìí tẹ̀ fẹ́ sí náà ni ẹ ò láǹfààní láti pè wọlé tẹ́ bá wa sọ̀rọ̀ fẹ́ dájú ibi tẹ́ ti ń gbọ́ wa ibi tẹ́ ti ń pè ní ṣókí ni o kó má pọ̀ jù ẹ sí ètò torí pé kí ni àwọn tí wọ́n máa pè wọlé wọ́n pọ̀ jọjọ ká lè fún àwọn tó àǹfààní kí wọ́n darapọ̀ mọ́ ètò yẹn bí àkókò bá ti tó á jẹ́ kẹ́ ẹ lọ́rọ̀ tẹ́ máa máa pè sí á jẹ́ kẹ́ ẹ mọ ẹ̀yin tẹ́ wá wò wípé ojúmọ́ ń tì yín ẹ kì í fẹ́ sọ̀rọ̀ public jù ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ yín nísìnyí ò ní whatsapp line wa náà ẹ jẹ́ ń fún wa ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà 0704 700 3341 ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi tẹ àtẹ̀jíṣẹ́ sí ni whatsapp ni o whatsapp ni mo bá ṣe àkókò náà bá ti tó a ó máa fà á sí etí gbọ̀nyún yá tiẹ̀.
1: lẹ́yìn ìjẹ́ ti gbọ́ ohun ẹ̀yà mẹ́lẹ̀ yìí látinú ìwé ìròyìn the new telegraph eléyìí tó wà ní ọwọ́ mi ni o pẹ̀lú bí wọ́n ṣe fìdí ẹ̀ lẹ̀ wípé ní ìpínlẹ̀ èkó tá a wà yìí nílùú agege ni ẹ̀dọ́gbà kan rí jẹ́ alága ìjọba ìbílẹ̀ agege ìyọ̀n aiki ganiyu kọ́lá egunjọbí tatohun àti barista azizi ọlájàfọ̀ nínà lowó wọn ní àwọn méjèèjì báyìí òun náà ni wọn lórí ọ̀fẹ́ láti jáwé olúborí o ìyọ̀n nínú ètò òdìbò abẹ́lé pẹ̀lú all progressives congress tó sì jẹ́ wípé àwọn náà òun ni wọ́n mọ̀ ṣojú agege constituency 1 àti agege constituency 2 lọ́kọ̀ èjèèjì ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó ni wọn ní ètò òdìbò abẹ́lé ọ̀hún eléyìí tí wọ́n ní pé ó wáyé ní ìjẹta òde yìí jákè gbogbo wọ́ọ̀dù wọ́ọ̀dù iyùn nílùú agege òun náà ló jẹ́ wípé àkàìmọye àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni wọ́n tú síta lọ́pọ̀ yanturu wọ́n fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé ìròyìn ti new telegraph pẹ̀lú bó ṣe fìdí ẹ̀ bí wọ́n ṣe yànnà náà wípé eegun bí tiẹ̀ òun ní ìbò 1000 àti bíi ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ tó sì jẹ́ wípé nínà lowó tiẹ̀ òun ní ìbò 1000 ó lé o tó sì jẹ́ àwọn náà òun náà wọ́n ní nínú ìbò 1000 ó lé ní egunjọbí ló ti ní ìbò 1000 ó lé díẹ̀ bákan náà òun ní pé nínà lowó tiẹ̀ láti díje dupò ju ipò ààfin ilé ìgbìmọ̀ asòfin iyùn ní ìpínlẹ̀ èkó òun tiẹ̀ òun ní ìbò 1800 ó lé ní àti díẹ̀ tó sì jẹ́ wípé òun gangan náà ni wọ́n yàn láti ṣojú agege kọsí 22 àwọn méjèèjì báyìí òun náà wọn ti wá fìdí ẹ múlẹ wípé àwọn gangan náà ni wọn lọ mọ ṣojú agege òfin wa yànnà náà nínú ìwé ìròyìn ti new telegraph láàárọ yìí pẹlú bí wọn ṣe lẹ wípé ẹni

0: òun náà tí ó jẹ́ agbègbè ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ìyẹn Ògúndàṣírù Ọbàṣá ti ṣe kíni ó ti ránṣẹ́ ẹkú oríire sí wọn tó sọ pé di gbígbà ń lò lẹ́yìn wọn òní wípé kí wọ́n máa jó lọ òun bẹ lẹ́yìn wọn tó sì dáhùn lójú gbangba wípé dídùn báyìí ń lọ sùn oṣù fún àwọn méjèèjì àròyìn tán ìwé ìròyìn telegraph ó pẹ̀ fún rẹ́rẹ́ láàárọ̀ yìí.
1: ǹjẹ́ bá inú ìwé ìròyìn new telegraph náà ni mo ti fẹ́ mú eléyìí ní ìpínlẹ̀ èkó náà ni ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ti fi ìkìlọ̀ síta gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹkún dùn wípé ẹ̀ ń ra tàbí àwọn kan àtẹ̀níyà mo fẹ́ gba ọmọ tọ́ wọ́n ní èyí ó kù díẹ̀ káàtó tó sì lòdì sí òfin wọn ní pàápàá jùlọ ẹ fẹ́ sọ̀rọ̀ owó wípé iye báyìí ni a fẹ́ gbà ẹ̀yin tẹ fẹ́ tà àtẹ̀yìnṣẹ́ fẹ́ rà wọ́n ní ẹ̀yin méjèèjì yìí ọ̀rọ̀ yìí kan o ìjọba ìpínlẹ̀ Èkó wọn ti ní pé kò tí ààyè ẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè ẹ̀yẹ Bọ́lá Ògúndélé òun ló fi ìkìlọ̀ yìí síta nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ láti ó ní ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ri pé dá gbogbo àwọn ará abí lọ́wọ́ kan o wípé kí ni èyí tẹ̀ ń ta ọmọ èyí tẹ̀ ń ra ọmọ wọ́n ní lọ́nà tí kò tọ́ wọ́n ní elókù díẹ̀ káàtó wọ́n wá sọ wípé wọ́n ní àwọn kan á tún máa sọ wípé ẹ̀ látòrí ₦5,000,000 fún ọmọ kan wọ́n ní àwọn ṣe fowó rà ni bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ wípé a ò lè fi owó ọmọ wọn ní gbogbo ẹni tí a jẹ ìwà ìbàjẹ́ yìí tí ó bá ṣímọ́ wọn ní ìjọba yóò fi mú ẹ wọn ò fi dánrin ni o wọn ní wọn ní ṣe ẹ mọ̀ wípé ẹyin tí ẹ ra ọmọ wọn ní it is illegal wọn ní kò tọ́ ó lòdì sí òfin kẹ ẹ máa fi owó ẹ máa fi ra ọmọ wọn ní ẹyin tí ẹ bá nílùú ọmọ yálà ẹ fẹ gba àbí ẹ fẹ jẹ kí ọmọ náà kó kí ó máa dàkàtà yín gẹ́gẹ́ bí ọmọ tí yín wọ́n ní ó ní ọ̀nà tẹ àtọ̀ wọ́n ló níbi tẹ ẹ máa gbà wọ́n ní ẹ gba ibi tó yẹ kó tán gbogbo ibi báyìí tó yẹ kẹ ẹ gbà ibi tó tọ́ wọ́n ní òun ẹ gbà wọ́n ní kẹ máa lọ máa gba ọ̀nà àlùmọ̀kọ́ wáyé kan kí a mọ̀ fẹ́ pé àwọn yìí wọ́n ní wọ́n lọ́mọ gidi lọ́wọ́ ẹ̀mí yẹn lédè ò ní wọ́n fi sọ fún gbogbo ènìyàn wípé ẹ jẹ́ kí a dẹ́kun ẹ̀ wọ́n ní ìwà ìbàjẹ́ gbà ní eléyìí tó sì jẹ́ wípé jì sí òfin inú ìwé ìròyìn new telegraph ni ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí wà láàrin.
0: ó ní àyìnjẹ ti gbọ́n lágbọ́ òṣèlú náà ni mo ṣì wà tá a bá ṣe ní ṣàkọ̀tún ká ṣe ń ṣàkóso o torí wípé ṣọ̀túnṣòṣù náà ló yẹ ká ṣe ká mọ́ bàtìkàjẹ́ o ìyún làjà adéoyè òun náà wọn ti fìdí ẹ múlẹ báyìí o wípé ó ti gbé ìpolongo ìbò rẹ ti díje dupò gómìnà lábẹ àṣẹ ẹgbẹ òṣèlú apm ilẹ èkó lọ sí ibi tí a gbé bí gangan ò bábọ wọn ní ilé báyìí ńlá bọ sínú oko níṣẹ ló lọ ló gbé ìkéde ọ lọ sí ìlú èjìgbò ìyún ní world f5 ni tó wà ní oṣòdì sọlọ ìjọba ìbílẹ oṣòdì sọlọ ní ìpínlẹ èkó ni o wọn ní òbí bèrò náà ni wọn ṣe kíni ni wọn kọ wọrin pẹlú làjà eléyìí tó sì jẹ wípé gbogbo wọn náà ni wọn ń pariwo wípé tọ ọmọ wa yóò ṣe o ọmọ wa ò sì lè ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ báyìí kábílẹ̀ tẹ̀sí di ọmọ ẹ mí pẹ̀lú bí ó ṣe ṣe jẹ́ wípé ètò ọ̀hún wọn ní ọmọ ṣe kíni ọdún dáadáa kàkà ìmọye àwọn tí ó jẹ́ ṣàǹkóṣàǹkó nínú ẹgbẹ́ òṣèlú pm àti ti àjọṣepọ̀ ti ẹgbẹ́ òṣèlú pdp òun náà péjú pẹ́sẹ̀ sí ibi ètò ọ̀hún o lára wọn eléyìí lára àwọn tó wà ní ìkàlẹ̀ òun náà ni ẹni tí ó jẹ́ aṣáájú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyún ní world f5 onímọ̀ ẹ̀rọ adédèjì canon wọn ní òun gangan náà ló ṣe kíni lókè èèyàn káàbọ̀ tó sì kí olùdíje dupò ọ̀hún ìyún làjà adéoyè ló kí káàbọ̀ sí ibi ètò náà ó kí káàbọ̀ sí ìlú lọmúnira bájìgà àti lọmúnira ẹgẹdẹ fìhìn ni bákan náà òun ni àwọn tí ó jẹ́ ṣàǹkóṣàǹkó nínú ẹgbẹ́ tí wọ́n wà ní ìkàlẹ̀ wọ́n kó kọ wọn síta wọ́n fi jẹ́ ẹ̀múlẹ̀ wípé ẹni tí ó jẹ́ alága àjọṣe ẹgbẹ́ òṣèlú pdp àti apm ìyún dókítà amos pé òun náà wà níkàlẹ̀ o bákan náà ni alága ẹgbẹ́ òṣèlú apm ìyún abilékọ shakirat ayẹyẹmọ ìyún tó sì tún jẹ́ wípé ẹni tó ẹlòmíì òun ni ọ̀nàrẹ́bù wáhídì abdulkareem tóun jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyún òkun ti world f5 wọ́n ní òun gan náà ló tún jẹ́ olùgbà níbi ètò ọ̀hún òun ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé dàpọ̀ làjẹ́oyè ló ti ṣe kíni ló ti yànnà náà àwọn ìyìn tí yóò ṣe nínú ìṣàkóso rẹ̀ àwọn ètò tó wà ńlẹ̀ àwọn.

0: lálẹ̀ eléyìí tó jẹ́ wípé ó ti wà ní eléyìí tí ó ṣe ìyún tó bá gba ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ nínú àtẹ̀jáde ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ òun ni wọ́n ti yàn lálẹ́ ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú alága àjọṣepọ̀ ẹgbẹ́ òṣèlú pdp àti apm ìyún ní ìjọba ìdàgbàsókè èjìgbò ìyún ọ̀nàrẹ́bù wahid karim níṣe ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ o pàápàá jùlọ gbogbo èèyàn ìjọba ìdàgbàsókè ìlú èjìgbò tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo wọn pátápátá báyìí náà ni òun ó dá òun lójú gbangba wípé wọ́n tò sẹ́yìn ọmọ àwọn òbí eléyìí tí í ṣe làjà adéoyè pẹ̀lú bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n ti yàn náà wípé ọmọ wa ni ẹjẹ́ ó ṣe o wọ́n ti wá àjà adéoyè lọ́kàn balẹ̀ wípé àní-àní ò sí ń bẹ̀ o ìwọ gangan náà la sẹ́yìn bẹ́lómìn bá wá lẹ́yìn ìgbà náà wọ́n ní kò sáàyè bó ti wù kó mọ wípé kí ni ọmọ wa ni ẹjẹ́ ó ṣe ọ̀rọ̀ táwọn ó tẹ̀lé nù wọ́n fìdí ẹ̀ wọ́n lóun ló kàn òun náà làwọn ó sì ṣe kí ni n làwọn ó tò tẹ̀lé o ẹ wẹ́ fẹ́ àròyàn tán ìwé ìròyìn ní telegraph ń lo kọ́ láàárọ̀ yìí.
1: ǹjẹ́ gbá bóyá mo tẹ̀síwájú ìwé ìròyìn the nation náà ló wà ní ọmọ ìyí o mínísítà fún àwọn nǹkan àlùmọ́nì lórílẹ̀‐èdè yìí ìyẹn mínísítà adélé alákẹ́ ó máa ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbésẹ̀ àkiri àtúnṣe àti àtúntò ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí lábẹ́ ìṣàkóso ààrẹ tí ó ní ó máa ti yọ orílẹ̀‐èdè wa nàìjíríà lọ́fì ìfàsẹ́yìn àti ìdòwò ajé o alákẹ́ ló sọ̀rọ̀ yìí níbi ètò ìlanilọ́yẹ̀ àjọ pawó wọlé sákòṣùwọ̀n ìjọba èyí tó máa ń wáyé ní ọdọọdún fún ti ọdún 2026 yìí ní ìlú Àbújá ó ní ìṣàkóso ààrẹ gbé ìgbésẹ̀ akin láti fi òpin sí owó ìrànwọ́ epo bẹntiróòlù èyí tó ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ púpọ̀ bákan náà ló ní ètò ọ̀hún eléyìí táwọn ṣàgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àkòrí ọ̀nà láti ohun àlùmọ́nì ìdí owó sákòṣùwọ̀n ìjọba ó ní ó jẹ́ ọ̀nà láti fi òpin sí wàhálà eléyìí tó kojú ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà alábẹ́múlẹ̀ pé ìṣàkóso àtẹ̀yìnwá ó ní ó ti balẹ̀ nà eléyìí tí ìṣàkóso Tinubu tí ó ti mú ìtẹ̀síwájú bá dẹ̀ díẹ̀ tí ohun gbogbo tí ó sì ti ṣe kí ni wọ́n ní ohun gbogbo ó ti ń so èso ire báyìí inú ìwé ìròyìn the nation ni ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí wà láàárọ̀ yìí.
0: nínú ìwé ìròyìn daily post láàárọ̀ ìjà ẹ̀tì gbọ́
1: o
0: látàrí bí ètò òdìbò gómìnà ṣe ń kalẹ̀kùn gbàngbà ní ìpínlẹ̀
1: Èkìtì
0: ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú alága àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ọ̀jọ̀gbọ́njú àmúpìtàn ọmọ ti fi gbé ta tó ti pariwo sígboro ayé o wípé ọ̀rọ̀ yìí ọmọ gba àmójútó ó gba kátìrékà sọ̀rọ̀ lórí ẹni o wọn ni wàhálà kan ṣẹlẹ̀ iyùn nípínlẹ̀ Èkìtì láàrin ẹgbẹ́ àwọn onímọ́tò igun méjì kan eléyìí tó kó ṣe ṣàǹkóṣàǹkó tó ṣe pàtàkì ní ìpínlẹ̀ ọ̀hún wọn ni igun àkọ́kọ́ ni igun ti National Union of Road Transport Workers NURTW àtàwọn akẹgbẹ́ wọn iyùn National Association of Road Transport Owners sẹ́ni pé workers owners wọn ni àwọn méjì báyìí òun náà ni wọ́n fi ṣe ìforígbárí láàrin ara wọn o tó ṣe wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọn lòun ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé eléyìí gan ó lè jẹ́ adínà gba òkú fún àṣeyọ ètò òdìbò tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì o ó rọ gbogbo àwọn tí ó jẹ́ aṣáájú àtàwọn àgbààgbà nínú ẹgbẹ́ méjèèjì yìí láti ṣe kí ni láti fi kùn lukùn kí wọ́n forí korí o kí wọ́n sì rí dájú wípé gbogbo wàhálà ní ṣẹlẹ̀ láàrin wọn ó jẹ́ rodò lọ mú mi kí ètò òdìbò tó bẹ̀rẹ̀ níta pàápàá jùlọ nítorí ètò òdìbò tí yóò wáyé ní kò pẹ́ kò pínlẹ̀ ọ̀hún ni ó fi díẹ̀ múlẹ̀ wípé ṣe ẹ rí n tá ń pè ní ìgbòkègbodò kò yẹ kó tiẹ̀ sí wàhálà bó ti wù kó mọ bẹ́ẹ̀nìkan bá ẹ bá gbà fúnra yín tó tún ṣe kí ni kó tún gbà bẹ́ẹ̀nìkan lélẹ́yìí kí la wá yọra wa lẹ́nu fún ó fẹ́ wípé ṣe ẹ rí tá a bá ń sọ̀rọ̀ nípa ètò òdìbò ó gbọ́ ó jẹ́ wípé ó ṣe pàtàkì púpọ̀ láwùjọ ìṣàkóso orílẹ̀-èdè wa Nàìjíríà bí àlàáfíà ò bá wá jọba nílùú ẹ̀dákun bó ní ètò òdìbò ló ṣe fẹ́ lọ bí ó ti tó àti bó ṣe ó fi díẹ̀ múlẹ̀ ni pé kí àwọn tí ó ṣàǹkóṣàǹkó nínú ẹgbẹ́ àwọn onímọ́tò méjèèjì ọ̀hún ó gbà síra wọn lẹ́nu kí wọ́n jọ fi àlàájú wọn jọ gbà kí wọ́n jọ fi oríkorí o kí wọ́n sì rí dájú pé àlàáfíà jọba ìyún láàrin àwọn méjèèjì nítorí kíni nítorí àlàáfíà ìpínlẹ̀ Èkìtì ṣáájú ètò òdìbò tí yóò wáyé ń bẹ̀ kò pẹ́ yìí ẹ fẹ́ ka ìròyìn yìí tán torí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ ìdí àwọn fojú winá ẹ̀ gan ó fẹ́ jọ irú àwọn fojú winá ẹ̀ ìyún ní ìpínlẹ̀ Anambra ni o pẹ̀lú bó ṣe yàn láì wípé irú nǹkan báyìí náà wáyé ìyún ní ìpínlẹ̀ Anambra lásìkò tí ètò òdìbò ibẹ̀ tó fẹ́ wáyé o nítorí ìdí èyí bá fìdí ẹ̀ múlẹ̀ wípé ikú ti ń pojú gbà ẹni òwe ńlá báyìí nípa fóyàn o bí èèyàn bá ti wá fojú winá nǹkan kan rí àjẹ́ ó ṣe kí ni bó bá tún wá jẹyọ báyìí tó gbé ìgbésẹ̀.

0: o lele gan oun fi n pariwo sita fun gbogbo awon ti o je agbagba pe onimoto mejeje ohun wi pe eto odibo ti ipinle ti pe eto odibo gomina ti o waye ni ogunjo osu kefa lodun ta wa yi ki won o tete jo se kini ki won o jo joko po ki alafia ojoba ni ipinle ohun e ja lo ka tan si waju si nu lipos laro yi
1: nje ti gba inu re royi nigeria bu na ni eleyi wa laro toni pelu bi gbogbo wa gbogbo ki o ti ta muslimi ododo ba ti mura sile odun ileya pale mo e na he mi ma ti fun ose ran mo awon iwa kankan church in gbebo o da ipale mo e na ni o oluda sile to tun je alaga dawa foundation sheik nura didi o ma ti wa gbogbo omo nigeria o ti won wa ni orile ede saudi fun ajo odun yi lati samulo anfani to wa ninu ojo akoko odun ija lati sadura fun ere nla lopolopo lati odo olorun oba laani o sheik khalidi ti opo tun digital imam o tun pe gbogbo omo nigeria lati pa ero opo won si orile ede nigeria o ni ki won ma fi ojojumo gba fun ilosiwaju ni o ninu iforowero re pelu awon oniroyin sheik khalidi o ni awon omo nigeria gbogbo o ni won gbodo yi fun awon iwa eleyi ti o le yepere orile ede nigeria to si le leyin bayi tesiwaju ati atunse eleyi to nlo lowo o gbaji atawon alalaja ohun lati ri daju pe won wa ninu emi ki won si ru ara won soke ninu ara lasiko ojo mewa akoko dul ijaji tori agbon mejeji yi won ye pataki pupo inu re royin nigeria tribune ni eleyi wa aro oni
0: o da inje ti gbo nse siwaju radio 1103.5 fm o da nte waju ta si yanane ni okokan eji won ti fidi amule o pe ni ojo saturday ti se ola ohun na ni eto odibo abele sipo are eni ti o se lu apc ninu eto odibo are odun 2027 ohun eto odibo abele ohun ni o waye o jake jado gbogbo ijoba ti won fidi amule pe iye gbogbo awon ward oja to wa jake gbogbo orile ede wa nigeria ti o din ni otale ni ote bi ti o din ni egberun meji o le ni ota le ni mesan eyin o ni jake orilede wa nigeria ohun naa ni won ti se kini won ti se eto odibo ohun o won fi lati odo eni ti o je alaga ẹni ti o je akọwe ẹgbẹ oselu apc iyun ajibola bashiru pẹlu bo se fidi gbogbo awon ti o je ọmọ ẹgbẹ oselu apc to je wipe o kọọlẹ gẹgẹ bi ojulowo ọmọ ẹgbẹ ni gbogbo wọọdu to je ri odi 8809 naa ni gbogbo won ni won mo bọta lọpọ lati wa dibo abẹle won yun fun ẹni ti o ba won fidi emule wipe awon asoju eleyi to je wipe won o mo se ni won mo dibo ohun ohun naa ni won o tu sita lọpọ yanturu won fidi emule ni pe ni ọjọ kẹtàléní ogún eléyìí ti ṣe ọlá òde yìí náà ni wọn ṣe kíni ni wọn ṣe ètò ìdìbò abẹ́lé ọ̀hún ọ̀hún wa fi díẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn tí ó jẹ́ ìgbìmọ̀ aṣiṣẹ́ gidi nínú ẹgbẹ́ òṣèlú àtàwọn tí ó jẹ́ alámòjútó ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan òun náà ni wọ́n ti wà ní ìkàlẹ̀ báyìí tí wọ́n mọ̀ ṣiṣẹ́ wọn bí ó ti tó àti bó ti yẹ ìwé ìròyìn bá ń gbọ́ kẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ bí pàpọ̀jù iléyà bí ó ṣe gbòde kan náà ló tún mi fẹ́ mú ìròyìn eléyìí tó wà ní ìwé ìròyìn pọ́ọ̀ṣì ó dàbí ẹni pé àwọn kan ti ń rẹran torí pé àwọn ń pẹran wọ́n ti wá sọ ìyẹn ní àwọn tó wà ní dúsè ní ìpínlẹ̀ jigawa wọ́n máa ti sọ wọ́n ní ẹ wò pẹ̀lú bí owó ọkọ̀ bó ti ṣe gbówó lórí ní àsìkò yìí wọ́n ní eléyìí ni yóò mú kí owó tí à ń gbà bẹ́ẹ̀ bá fẹ́ pẹran wọ́n ní ọmọ àwọn o ìyẹn lásìkò ọdún iléyà yìí wọ́n ní bẹ́ẹ̀ mọ̀ wípé ìṣiṣẹ́ wọ́n ní olóye tí à ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n lásìkò yìí wọ́n ní owó tí àwọn ẹran yìí gan débi tá a ti ń tà wọ́n tá a ti ń pa wọ́n wọ́n ní ó ti rí sí ni o nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí wọ́n ṣe látọ̀ọ̀tọ̀ pẹ̀lú àjọ news agency of nigeria ní àná ní dúsè òun ni àwọn tí wọ́n ń pẹran yìí ni wọ́n ti ń sọ lọ́kàn ìjẹ̀jì wípé wọ́n ní ó ní iye táwọn ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n nísìnyí ó ti gbowó lórí bẹ́ẹ̀ ni gbogbo náà ni wọ́n sọ pé àtẹ̀yẹ tí ààbò àtẹ̀yẹ tí wọ́n pa oríṣiríṣi ẹran náà ni ó ní iye tí wọ́n ń èyí tí wàá jẹ́ olórí àwọn apẹran ọ̀hún ìyẹn àdó ń sákí ó sọ wípé oníṣẹ́ ẹni gbogbo ilé tá à ń ṣe yìí ó ní kì í ṣe ìmọ̀sára ẹni nìkan yìí ó ní pé torí pé kíni gbogbo náà la mọ ohun tí ó ń ṣẹlẹ̀ fàtidé bójú di dandan kó dé bá mú ni ó ní fún ìdí èyí la ṣe rí àṣà lè máa jèrè àṣà àtajà ká lè jèrè oníṣẹ́ ṣé ẹ̀fẹ́ ká ṣọ́ọ̀tì ni nígbà tá a bá fi gbogbo owó tá a rò tí a fi gbé ẹran débi tá a ti fẹ́ ta ó ní kí ló fẹ́ kù fún wa wọ́n ní fún ìdí èyí gbogbo ẹ

0: ọdún 2027 ni o. O ni ààrẹ tẹ̀síwájú nínú àwọn ìgbésẹ̀ rẹ̀ fún ìrọ̀rùn orílẹ̀-èdè yìí. Nítorí náà, káwọn ọmọ Nàìjíríà kí wọ́n kọ etí dídi sí irúfẹ́ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ báyìí, kí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ìṣàkóso ààrẹ Tinubu fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìròyìn Nigerian Tribune, lẹ́yìn tí rí eléyìí kà síwájú sí.
1: Ó dá ìjà ẹ ti gbọ́.
0: Pé kí ni
1: igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ni wọ́n ti sọ pé ó ti fìdí ẹ̀ múlẹ̀ lánàá òde yìí o, pẹ̀lú bó ti ṣe yànnàná ẹ̀ tó sì ń ṣe lálàyé fún àwọn tí ó jẹ́ àwọn àgbààgbà àwọn ṣàǹkóṣàǹkó nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC láti rí dájú wípé gbogbo àwọn tó jẹ́ olùdíje pátápátá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o ni wọ́n jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 2027 eléyìí tó ń kọ̀lẹ̀kùn gbọ̀ngàn yìí. Ó fi ìpè síta fún gbogbo àwọn tí ó jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún iyùn ní ìlú Maiduguri níbi tí wọ́n ti ṣe ètò ìdìbò abẹ́lé eléyìí tó jẹ́ wípé ibẹ̀ ni wọ́n ti gbé orúkọ Mustapha Gubio ibẹ̀ wọ́n ti gbé orúkọ rẹ̀ jáde gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ ọmọ òye fún wọn iyùn gẹ́gẹ́ bí gómìnà tí yóò díje dupò gómìnà iyùn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Borno. Shettima fìdí ẹ̀ múlẹ̀ ó ní wípé ṣe rí ká mọ́ tanra wa jẹ́ o ẹgbẹ́ òṣèlú APC tá à ń sọ yìí ó ní àwọn ti gbilẹ̀ jù tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣèlú míì àwọn náà ò dúró wọn ò wa ara ro níṣe ni gbogbo wọn náà ni wọ́n ń gbéra láti fi gagbága pẹ̀lú àwọn. Ó wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tó wà lágbọn ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ rí pé ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o torí pé kíni a gbọ́dọ̀ fìdí rẹmi gbogbo ipò pátápátá ńlá la gbọ́dọ̀ kó látòkè délẹ̀ ni kí wọ́n máa pariwo APC náà ni àwọn fẹ́ o. Ẹ̀wọ̀ ìròyìn wà ń bẹ̀ wọ́n fẹ́ kà á síwájú ìwé ìròyìn New Telegraph ló kọ́ láàárọ̀ yìí.
2: Are you ready to be inspired this weekend? Tune in to Go Get It Live, the radio show that celebrates great minds, big dreams, and unstoppable achievers. Join us live on air as we host trailblazers, innovators, and go-getters who have excelled in their chosen careers, sharing their journeys, challenges, and secrets to success. It's not just talk, it's a movement of inspiration. Call in, ask your questions, share your story, and get fired up to reach your own goals. Day Friday's time, 1:30 p.m. Radio 1, 103.5 FM, your station for inspiration. Because when great minds meet, magic happens. Go Get Alive. Dear, dream, do. Want to be part? Call Chinwe on 0803-6868-295 or John on 0802-7355-649.
3: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí kò tí wo ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.lacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.
4: Pàálẹ̀ kíní, pàálẹ̀ kejì, bójú òun bá dami, balùbàlù ni ó máa wò, wò ó, bàbá Alekun. Ṣé o fẹ́ paya rẹ ni? Tó fi jẹ́ gbogbo ìgbà lílù ṣáá ni bí aṣọ òfin. O ti wá da aláìsàn kalẹ̀. Báwo ni ó ṣe ṣe ìyá àwọn ọmọ rẹ̀ dalẹ̀? Bẹ́ẹ̀ òun yìí náà ló máa fẹ́ gbé gbogbo bùkátà inú ilé yín. Wò ó ọ̀rẹ́ mi, owó tí wọ́n ní ni mo yá òun. Mo bá tẹ̀rọ ara rẹ̀ pa. O ò lè rí obìnrin mìíràn tó lè ṣe bí ìyá Alekun ṣe ń ṣe fún ọ nípa iṣẹ́ ilé, ìtọ́jú àwọn ọmọ, bùkátà bíbọ́ àti ìtẹríba. O tan ara rẹ̀, bára rẹ̀ sọ̀rọ̀, o fa ìyá rẹ̀ mọ́ra. Aya gidi wọn lóde, dẹ́kun àti máa lu obìnrin nínú kulù. Ìkéde yìí wá láti iléeṣẹ́ Radio 1 103.5 FM.

ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀kùngbò ní fàájì gbogbo arọ́dejò arọ́dejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀ gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹni ọlá Bọ́sẹ̀dì ọmọ Sálì wò mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá Sálì gan lẹ̀tọ́ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹni ọlá Bọ́sẹ̀dì Sálì ẹni ọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM daago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbà bẹ́ẹ̀.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan ṣe, jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú
1: Bàbá Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ ṣùgbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 kó tó di pé wọn ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bí kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá wọn bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, ọlọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọbì kan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbogbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin ẹ máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ̀ dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. ti idodo eni to moju le jare ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi igbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala ari daju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wà nbá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gboro tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúra.
0: Ẹ̀ka àbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú ńléwó ó ń tàbà ìbáyí àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ Osula Herbal Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú bó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá apá ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba oorun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀ o.

0: e ka bo pada e wa gbo o awa omo gbogbo awa omo ti tawon baba awa n pariwo ton pariwo fun wa awon o morina daada awon o morina daada se loju n pa ton wa mi poroporo e ma je ko ro won osu yin e mu won wa si le ise osula aba eyin na o ni fa isan lo ba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbiyanju o e ti sare sotun sare sosi sugbon beyin o ba ti debi ti olohun oba abi o ti de gbiyanju re lade bi igba ti o gbiyanju ni ile ise osula aba eye solution ibe ni ke lo o o da mi loju pe te ba debe olohun oba mi o de gbiyanju yen lade won foju won rina kedere tamo na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na rin to fe je abi ka lejo o wole ka tete meni to wole olohun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo ti kabiru o wole ta wa mewure ewure jade ai loju lo nje ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi ko to jasi gegele eniyan tolohun ba mi ba kadara pe anada nu won dopin lori oju won to nyo won lenu lolohun ba mi oke ma ndari lo sile itoju oju osula aba eye solution opo olohun oba mi la won dibun o opo olohun ni won ba duro be sire awon oki n fara pamo jeyan niya lori ododo ni won gbele ise won le lori ta ba n pe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise osula aba eye solution ko ti de se ti gbo ti yin ni abe mo gbo tantan ti won polongo won lori radio kaakakiri ipo airina kawete wa yi airina ka bible e le ka qurani ko tu le yin wo oju yin o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so ti pe lo ti le ti wa lenu e abo sese bere edakun e farabale ke e gbo number yi eyin e pe number yi o awon lolohun oba miran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke ko number un kale bayi 091 57 58 90 16 091 57 58 90 16 tabi ke pe 070 38 61 51 68 070 38 61 51 68 Namba Baba Osula no. Baba Osula lo so wipe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo figo soju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer e mo figo soju kawe e mo figo soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka ege a ka figo sile e wo e je n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya e ku kale
1: láti àti pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti jẹ́ ọ
1: bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́rùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá òṣùlà léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
2: Gbọ́rọ̀ lẹ́nu bàbá òṣùlà gangan.
1: Torí ẹnu ọlọ́fà láti gbẹ́mọ ta o.
3: Tó o ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kò déédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣù Ọláńlé tí gbogbo ayé mọ̀ sí Òṣùlà Àbà. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹwà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà.
4: Ẹ kú déédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọláńlé aláṣẹ iléeṣẹ́ Òṣùlà Àbà.
3: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí. Kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ń ríran lágbo ara.
4: Ẹsẹ̀ àtọkùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn ń rí kùrukùru tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́. Gbogbo ìgbà lẹ mọ́ wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí. Ó yẹ ká tètè mọ kí ìsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
3: Ṣé ẹ mọ̀ wípé bẹ́ẹ̀yàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé. Bẹ́ẹ̀yàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní. Ó túmọ̀ sí pé ojú là bá kọ́kọ́ mójútó lágbo ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágbo ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
4: Ẹsẹ̀ àtọkùn ọ̀rọ̀ wá dàbí ń pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí téèyàn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti gbòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́ ó tètè kọlùkọ́ o.
3: Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọ́n ṣe lè rí yín.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú. Ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop. Ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ Bus Stop yẹn. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30. Ẹ bèrè Òṣùlà Àbà ńbẹ̀. A tún wà ní Ladipo Bus Stop ní Ìkẹjà Long Losodi níbi bíríjì ẹlẹ́sẹ̀ yẹn. Ẹ rìn síwájú ẹ rí Majok Filling Station. Tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet Shopping Complex. Magnet Shopping Complex ẹ wọnú rẹ̀ ẹ bèrè Òṣùlà Àbà ńbẹ̀. Ẹyin ti Sàgàm tẹ́ ẹ bá ti dé Ìláyé Roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC Church ẹ bèrè Òṣùlà Àbà ńbẹ̀.
3: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá oògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fúrú àwọn èèyàn bẹ́ẹ̀.
4: Ìmọ̀ràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pami mara kí n pẹ́ lórúkọ àìsàn jẹ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì. N tí bá ń ṣe èèyàn tí n bá fi mara ó ń tọ̀ òun ò fẹ́ kó fohùn sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlà dọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
3: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí ń lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúròó yín. Òṣùlà Àbà Òṣùlà Àbà pàápàá jùlọ lórí tọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríran èèyàn já gerege kò kílẹ̀ à bóyá ẹlòmíì tó bá súnmọ kò ní rí àfi tí wọn bá mú jìnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dráìvà. Ẹlòmíì ránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ìyẹn bẹ́ẹ̀ o bàbá ṣé àjogún bá ni àbẹ́yìn náà lọ kọ.
4: Ẹsẹ̀ àtọkùn ṣé ẹ rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogúnbá ni o. Iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú gbọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
3: Ìbá kan ràn yín ṣẹ́.
4: Ṣẹ wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yí pé àṣẹ ó dáa kéèyàn ó farabalẹ̀ àtọ́dá kẹ́yìn ó jókòó tàgbà.
3: Bàbá ẹ jẹ́ ń béèrè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ béèrè lọ́wọ́ yín pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé téèyàn bá fẹ́ lò sójú ó láti kàn sínú ojú. Ṣùgbọ́n nígbà mo délé iṣẹ́ yín mo rí pé gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ fún ìtọ́jú ojú yìí kò sí tí wọ́n ń kán sójú ń bẹ̀ mímu àti lílò ni.
4: Ẹ ṣeun. Tẹ bá rẹ́lòmíì tó bá pè wá bàbá àwọn ti lọ táwọn ibìkan o ṣe é ṣe pé táwọn bá dọ̀dọ̀ yín òun ká kinní sáwọn lójú ni àwa láwọn wa sọ fún ẹ pé ẹ lọ fọkàn balẹ̀ nílé iṣẹ́ ti wa o gbogbo ewé àti ègbò tá à ń lò ṣe ìtọ́jú ojú ẹnu báyìí lẹ ti gbà ló o ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbòogi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábà bí ẹ nílé iṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kì í ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá. Jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà ti ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá ìtì ìtì gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgòó lẹ̀ fáṣán iní ètí wọn fi ń ṣe oge nìkan nílò báyìí.
4: Bàbá tẹ rí abala ibi tẹ dihun mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgbò ọ́ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín nígò kan.
3: Wọ́n fún yín nígò.
4: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún change ẹ̀ fún yín.
3: Ok wọ́n máa pààrọ̀ gò.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́tì orí náà mọ́ rárá. Kò wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
3: Bẹ́ bọ́gò yẹn ṣe lè lágbára tó.
4: Tó lè wá
3: pé mo fi sójú.
4: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
5: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòjú ewé àti egbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
3: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbòogi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni ò nílẹ̀ Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-0-38-31-61-58-68. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíni lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀?
4: Ẹ ṣe àtọkùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó o ní ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
3: Bàbá ẹ bá a dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè mọ ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
4: Ẹ ṣe àtọkùn. Àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
4: Ẹ ṣe àtọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ èní bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómi kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dry. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já síkè ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn àṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara. Wàá rẹ́lòmíì wọ́n á gbẹ̀sẹ̀ lélẹ̀ á bẹ̀rẹ̀ sí ń kan mọ́ ìrìnbùsọ̀ méjì á di wàhálà. Ẹlòmíì tó bá ba gbese lele bayi to ba fe gbese a dabe pe won de block mo won nibadi ni ti suga ba poju ninu ara ki je eyan rorun sun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won o ni ri nkan kan mara ra
3: ehe baba wa e soro nipa chronic infection iye aisan arun ti yan ko latara ipalopo a ko na nko te menu ba lekan to ba ye to ba nse yan lagu ara o le fe sokun fa ri na dede
4: e se atokun e je ka kokko bere latori chronic infection te so yen tori pe awon ti nkan won yin se won yi tete ki e sara ko to wa joba lodokun e sa te yan ba ni chronic infection won le kokko ma riru awon apere won won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ki nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugu be ni bara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to po to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba ngbo ogologo akọ narun nbi kan lo ti bere se ri ogologo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won elomi ba n bera bayi ti ba yun ra bayi ni bus stop ko ti eni fe wo boye ni kankan wo afoku go n bela elomi to ba de bus stop nbi o ba ka won larade tan ba n bera kurakura bayi fun o ti eni mo pe ibuto ko la won wa iwo ogologo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba awon ojo won ni gbagbo pe eni to ba fe se itoju isoro ti n koju iriran eda ti o ba mo nipa oogun kan to le koju ogologo akọ narun onitohun o mo nkankan o keyin owu ti gbongbo ti gbongbo nitori pe ese kan kii deede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti n sele si iriran eda o ni bi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yoo dabi en pe eyan ge igi lori ko mu tegbotegbonu nti ma wa fanu ware lomi won ti lo se oju bi emeji bi emeta eje a bi won lere ki ni idi re ti won se ti n pada sibe won o wu ti n se won tegbotegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa saba bi e tegbotegbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
6: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere tabagbalagba ba n je todun todun afi ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe mo riba lawa igbanse to le koko to funi ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ki ko je komi ara ati eje ko rin lo tibi to nilo eje to wa fa kapa wo ma wuwo kase wo ma wuwo irin die larin awa mi gule gule elomi agbese lele se lo dabi pe won te nylon mole ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma nre wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mo wa lona ofun to nse bi kapo tell de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lu o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta ti nawo nawo si inu wa ton kun gburugbo eyo yin to npo lapoju gbigbin lelomi ngbin kin ki won to le to eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia won fi n je pepe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi nibikibi ti won gbe speaker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o gbogbo isan ara to ti doku te ba n lo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo egbogi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni won yi
5: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 ebere osula aba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin si waju eri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula aba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout ewo inu haki won yen ti won ko ilaye si gadagba ewo be ni waju CAC church ebero sula aba nbe
7: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 070-38-61-51-68 WhatsApp
8: number 1 nasi ni. Aoni ifa isan lo gba o.

Ekale. Ìròyìn ìṣókìlọ́ ń dẹ́sẹ̀ tí gbọ́ yín láti kàn ní rédíò 1103.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó. Ìròyìn láti ẹnu Eniola Saliu. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu ti ránṣẹ́ ẹ̀kú oríire sí igbákejì rẹ̀ Dókítà Olúfẹ́mi Hamzat fún bó ti ṣe jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé. Eléyìí tó fún láǹfààní láti jẹ́ ọmọ òye tí yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ nínú ètò ìdìbò ọdún 2027. Gómìnà Sanwó-Olu fi iṣẹ́ ẹ̀kú oríire yìí síta nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sí ilé-iṣẹ́ wa Radio 1. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé jíjáde àwọn aṣojú àtàwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n sì kópa nínú ètò ìdìbò abẹ́lé náà fi hàn dájú pé àwọn èèyàn nígbàgbọ́ nínú ìṣàkóso tó ń tẹnubodò àti èyí tí yóò bẹ̀rẹ̀ ni. Nítorí náà, ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ fún ìfẹ́, ìṣọ̀kan, àlàáfíà, eléyìí tí wọ́n fààyè gbà lásìkò ètò ìdìbò abẹ́lé ọ̀hún ní ìmúra sílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò lọ́dún 2027. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ Secondary Academic Staff Union of Secondary Schools ASUSU ti bo ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn agbébọn ti jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ àtàwọn olùkọ́ gbé lọ. Ẹgbẹ́ ọ̀hún ṣe ìkìlọ̀ pé ìkọlù gbogbo ìgbà táwọn agbésùmọ̀mí ṣe sáwọn ilé ẹ̀kọ́ yóò jẹ́ kí iye àwọn ọmọ tó ń fi ilé ẹ̀kọ́ àti ẹ̀kọ́ ìwé sílẹ̀ túbọ̀ gbẹnu sókè sí ni. Nínú àtẹ̀jáde kan tí ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà Comrade Ṣọlá Adigun àti alukoro ẹgbẹ́ ọ̀hún Comrade Felix Àgbẹ́sàn wà buwọ́lù, wọ́n rọ ìjọba àpapọ̀ àtàwọn ẹ̀ka ètò ààbò gbogbo lórílẹ̀-èdè yìí láti jọ̀wọ́ jáwé sóbì lórí ìgbésẹ̀ wọn láti gba àwọn èèyàn náà kúrò ní àkàtà àwọn ajínigbé. Síwájú sí ẹ̀wẹ̀, àjọ náà ní yóò nira púpọ̀ kí ètò ẹ̀kọ́ tó lè rẹsẹ̀ walẹ̀ láwọn agbègbè tí wàhálà ohun ìkọlù ti ń wáyé torí ọ̀pọ̀ òbí ti bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọmọ wọn kúrò ní ilé ẹ̀kọ́ nítorí ìbẹ̀rù bojú. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ láti kọni Radio 1103.5 FM aago mọ́kànlá alẹ́. Lẹ́yìn tó láǹfààní láti bá wa pàdé níbi tá a ti máa mú ìròyìn àwọlé sùn wá sí etí ìgbọ̀yìn. Eniola Saliu lorúkọ mi, ẹ ṣeun bẹ́ẹ̀ ti ń tẹ́tí sí wa.

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo arọ́dẹjọ arọ́dẹjọ ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì radio 101.3.5 FM ẹ̀ka radio nigeria nípínlẹ̀ èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹniọlá àbọ̀sẹ̀dì ọmọ sálíù ó mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá sálíù gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ ẹ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹniọlá àbọ̀sẹ̀dì sálíù ẹniọlá bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM daago méjìlá níkànnì radio 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbàgbẹ́.

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò nàìjíríà nípínlẹ̀ èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹniọlá Abọ́sẹ̀dé ọmọ sálì wo mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti mọ pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti mọ béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi mọ abala tá a ti mọ kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá sálì gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì mọ ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè mọ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ mọ pé ẹniọlá Abọ́sẹ̀dé Sálíù ẹniọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM laago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbàgbẹ́.

0: lórí ètò ẹkú ìpalẹ̀mọ́ ẹ má gbàgbé wípé lórí ètò yìí lára àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí solution abba and spiritual center bí aago mọ́kànlá bá ti ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a ó lọ darapọ̀ mọ́ wọn ò láti gbọ́ ohun tí wọ́n ní fún wa ní àṣálẹ́ yìí fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ṣe ń gbọ́ wa ètò ẹkú ìpalẹ̀mọ́ ó dá lórí ayẹyẹ ìnáwó tá a bá ń sọ nípa ìnáwó ìnáwó pọ̀ lóríṣiríṣi yóyá
1: ìkómọ
0: ìgbéyàwó
1: ọjọ́ bí
0: ìsìnkú àgbà
1: àtẹni tó ṣe wọn pè ní freedom
0: freedom ìgbòmìnira lẹ́nu iṣẹ́ àtàwọn bí ìnáwó yòówù tí ẹ bá fẹ́ ṣe orí ètò yìí náà láti máa ń jọ sọ tó jẹ́ wípé lórúkọ aláṣẹ àti apàṣẹ ìkànnì yìí àti lórúkọ látòrí màmá wa ọmọọba bìnrin wúrà ọlá adénìkẹ adégòkè náà ní orúkọ wọn àti gíwá ìkànnì yìí abiola peters mr perspective òun ni wọn tún fún wa fún wa láǹfààní fún ẹyin olólùfẹ wa ni o tó jẹ́ wípé gbogbo bàbá àti gbogbo àsìkò òun ni ẹ máa ń gbọ́ àwọn ètò wa láwọn afi wa ni ó dáa o wọn ní bí awó bá kìfun ni níṣe ni àá kìfàwọ padà ní fún ìdí èyí wọn ni pé tí ẹ bá lẹni tí ẹ fẹ́ kí fún ìpalẹ̀mọ́ fún ìnáwó yòówù tó ní tọ̀hún ṣe ẹ lè máa pè àbí kẹ́ máa ti àtẹ̀jíṣẹ́ ẹ dárúkọ yín ibi tí ẹ ti ń gbẹ wá ẹni tí ẹ fẹ́ kí orúkọ yín tí ẹ fẹ́ kí lẹ́kùnrẹ́rẹ́ àti ibi tó ní tọ̀hún gbé ìnáwó tó ní tọ̀hún fẹ́ ṣe ẹ jẹ́ káyé gbọ́ kẹ́ ti ẹ̀ fi wò pé tí ènìyàn gan bá gbọ́ gan rò pé ẹ wò á ní kódà gan kó má fún mi lówó gan eléyìí ó tẹ̀ mí lọ́rùn ìdí nìyí tí wọ́n fi ní ká fún yín láǹfààní ẹni tí ẹ bá lẹnu tó fẹ́ kí kún ìpalẹ̀mọ́ ni torí ẹ àwọn kan máa ní ẹyẹ mo fẹ́ kí lágbájá ó ti ṣe ẹkú ìpalẹ̀mọ́ la pé kì í ṣe ẹkú ìnáwó yàtọ̀ sí ẹkú ìpalẹ̀mọ́ à ń kúra wa kú ìpalẹ̀mọ́ ni ò látẹnu ọ̀la
1: sunday
0: ó jẹ́ 2027 náà lẹ fẹ́ ṣe ó jẹ́ 2028 ni ìpalẹ̀mọ́ náà ni ẹ̀wò a máa máa kínyín títí ọjọ́ náà tí o máa fi kò mọ́ àgbàládùra yìí pé gbogbo ẹni tí ẹ ti dájọ́ ìnáwó sọ́nà báyìí gbogbo yín náà ni ọjọ́ náà ẹ máa rẹ́mi fi ṣe ẹ tún wá rówó fi ṣe òjò onírọ̀ àmọ́ bí òjò bá fẹ́rọ̀ ẹjẹ́ kọ́ lọ́wọ́ bá ṣiṣẹ́ ìdí nìkan fi ní kí ẹ lọ máa gba ọ́ọ̀lù wọ́n ti fòfin dé pé kọ́yìn máa ṣe fati gan ní títì
1: wọ́n
0: ti ní kọ́yìn máa ṣe fati ní títì
1: tó
0: bá jẹ́ compound kódà gan sẹ̀ ẹ lè wá compound ní compound ní àdúgbò yìí tó bá yẹ pé ilé yín ò ní gate tí ò ní compound ẹ wá compound ẹni tí ẹ máa lo títì o ẹ máa káwọn káàsù wá jáwèé fún yín o ẹ máa ní mímú ní ẹ lè lo compound àbí kẹ lè wá ọ̀ọ́lù bóyá school àwọn school public school yẹn o ẹ lè wá church tó yẹ pé so ẹ ṣe kẹjẹ kí n bẹ kí ó wà sí kí ọ àwọn tó bá gbé ọkọ wá gan sẹ fún lè ríbi páàkì ọkọ sí ẹyin tẹ bá ní gbọ̀ngàn ayẹyẹ tí ẹ lẹ́sẹ̀ polówó ẹ ẹ máa bọ̀ ń bí báyìí bàbá yìí gbé sáfẹ́fẹ́ ẹyin tẹ̀ ń taṣọ ẹyin tẹ̀ ń mú aṣọ òkè ẹyin tẹ̀ ń ṣe kéèkì ẹyin kẹtìrà ẹyin aláṣẹ àtàláṣẹ àtolópò wọn ṣà ń dáná náà ni gbogbo yín pátápátá náà lè lè ṣe ìpolówó ọjà ẹyin olórin náà ẹyin mc ẹyin alágàdíwá alágàjókòó gbogbo nǹkan tó jẹ́ wípé ó máa fi mú ìnáwó kó dùn bébà ẹ wo ẹ máa gbé wá sí orí ètò ẹ wo ẹ jẹ́ kí adé iléeṣẹ́ solution abba and spiritual center ẹ̀ka gbọ́ ẹ̀ṣẹ́ tiwọn ni fún wa ẹ má gbé kúrò torí pé kí mọ́lẹ̀ mi àti ìṣẹ̀ láti sìn títí di aago méjìlá ẹ jẹ́ fún ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ti àtẹ̀jíṣẹ́ ni o tẹ́lẹ̀ ti àtẹ̀jíṣẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ kí ẹ máa tẹ̀ sórí 091-151-733-70 lẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ ẹni tẹ́ fẹ́ kí sí ẹ̀yin tẹ́ máa pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè sí bí àkókò àti ìpè tó bá ti tó àá fún yín ẹ má gbàgbé wípé orin tẹ́ ẹ bá fẹ́ ká play fún yín ààyè ẹ wà láti sìn títí di aago méjìlá ó dá à ń bọ̀ kádé ilé iṣẹ́ solution abba and spiritual center.
2: ẹgbà alegbeje aisan won arun ni bagbo ara idawo ya aja bori ba wa kun ni se lo ya satu alabe lo o aisan ta ba arun wo ni bagbo ara ti ewo ya aja nipase chronic infection to ti kole aisan lorisirisi sagbo ara ti e opo eyan ni o mo pe ti ito sugar yi diabetes ba se ngere sagbo ara tan amo silekun arun lo ni ranran sagbo ara olomo okun ato olomo bi won ti so felomi poro ti e bi soju lasan o ti logun logun o ti sare titi ti ko saye pada eni to moju ogun ni dabi nire baba ona abajo baba solution alashi atoludari ileise olohun o se bi solution health center ati ileise olohun o se bi eyan ni ebe spiritual center ni eton lo wo wa ni 22 oteni street off lawanse bus stop suru lere lagos elu elu won ni 08081984247 ati 08069243475
0: Lati ile ise Solution Aba Spiritual Center ni won ni ki a ma je ise ile ifun yin odu ni won ki se aimo fun loko gbogba na ni won ma n darapo mo wa ni ori eto yi fun awon ti won o gbo won ye daada ni ose to koja tabi awon ti won wa ero ibanisoro won lati kan si won kokoko ero ibanisoro yi sile na ile ise Solution Aba and Spiritual Center e ma pe won so 08081984247 tabi 080 again pe ba 69243475 le kan si 080 69243475 Ise kan soso ni Olorun fi ran won ni ile ise solution. Ohun na ni yiyanju isoro ti eda n koju ni lana ibile ti se ilana ti rete gbo awon baba nla wa. Ise meji ni won si fi ase iwosan ti Eledumare. Ohun ni won fi se ase ti Eledumare fun won ni ati orun bayi. Ohun na ni won fi awon ise won ni won fi se. Lara ise meji ohun akoko ni sise iwosan aisan eleyi to n ba agbo ara wo yaja. Keji ni wiwa iyanju si isowo eleyin ti eda n koju laye Olorun oba lo n gba owo won sise o akaimoye eyan bayi ni Eledumare si ti lo won fun ti gbogbo won pada wa jeri sagbara Olorun eje ka mu lagbo ti aisan eleyi to n ba agbo ara eda finra orisirisi aisan ati arun lo wa sugbon eje ka mu bi meji nibe tori to ba tu di igba mi ti e o tun lanfani lati ba baba gangan pade won tun ma ma yan ninu e fun wa daada abi ti e ba pe won ti e ba pe won eyikeyi bebe ti e ba fe bere lowo won gbogbo e na ni won ma salaye fun yin lekun bebe e je ka soro lori aisan ito sugar ti oloyinbo n pe ni diabetes se ri diabetes yi apoju nkan didun ni jije ohun lo ma saba fa sugbon fun opolopo ti aisan yin ba finra won ma njogun eni elomi wa ti o je wipe aisan yi aisan ta pe ni aisan ito sugar yi ohun lo pa awon baba tabi awon iya awon nigba na nitori na won ma wa so fun won pe ki awon gan kon ma sora fun nkan didun ni jije ki won ti ma sakiyesi sugar lara won eleyi ti o tumo si wipe ki won ma lo se ayewo ni gbogbo igba lore kore ati ni gbogbo asiko ito sugar ti a de so yi o ma nfa ki eyan ko ma ru ko ma gbe wa ko ma ri pe o gbe o lo multivitamins o lo owo nje sibe na o ri to hun ru o tun le ma fa ki oyi ma koyan ito sugar o ma nfa ifupa giga ki eyan ma se yo aseju elomi ki ile to mo bayi yo ti se yo iki oda mefa si meje ito sugar o ma nfa ifupa giga teniyan ko ni le sun daada ko ni rorun sun gankan eleyi gan ohun lo fa high blood pressure iyen eje riru olorun je ari gbogbo aisan yi o eyikeyi ti o ba n sokunfa tun yo je wipe eyin ti n koju ninu awon eleyi e kan si ile ise solution aba spiritual center bakan na eje riru yi o tun ma nfa o ma sokunfa aisan roparose eleyi ti oloyinbo n pe ni stroke aisan buburu o ni se wa o diabetes o tun ma fa egbo adajina bi e ba ni egbo lese teti lo gba teti lawo tan ni egbo ele o ti di egbo adajina diabetes ohun lo fa won ni ba wa towo bo o gbogbo en to ba ke fi awon nkan yi laagu ara titi e ti e le ma je ito sugar o le je arun tabi aisan mi e kan si won ni ile ise solution boya eyin na ni nkan ti o nse abi boya eyin ko lo nse abi eleni to nse to sumo yin boya ninu ebi boya ara ore eyin na e gbiyanju e ran won lowo bi e ti e lowo te ma fun won e o ti e ba ni link won ma npe ni link sure link be ba ni link link na de mo de ti wa fun yin si eyin na e fun won ni link yi pe oya oya we lo yoju si baba solution yen ile ise solution advance spiritual center e le ma pe baba ni asale bi a tin soro yi ni wakati e ma ba won so ko si gba te ba pe won ti won ni gbe bi a tin soro yi e ma pe won e ma pe won ke ma book appointment pelu won ko da kan se ti e ba ti salaye nkan to nse yin fun won ni ale yi baba ti mo ibi ti won fe la si won ti mo bi to fe gbegba won ti mo boye fe se e wa ba ni soro won we 080 8198 4247 se nkan le 080 8198 4247 tabi 080 6924 3475 080 6924 3475
2: Egba legbeje aisan won arun ni bagu ara idawo ya aja bori ba wa kun ni se lo ya satu alabe lo o aisan ta ba arun wo ni bagu ara ti ewo ya aja nipase chronic infection to ti kole aisan lori sirisi sagu ara ti e opo eyan ni o mo pe ti ito sugar yin diabetes ba se ngere sagu ara tan amo silekun arun lo ni ranran sagu ara olomo okun ato olomo obin won ti so fe lomi poro ti e ki soju lasan o ti logun logun o ti sare titi ti ko saye pada eni to moju ogun ni dabi nire baba ona abayo baba solution alashi atoludari ile ise olohun osebi solution health center ati ile ise olohun osebi eyan ni ebe spiritual center ni eto lo won wa ni 22 oseni street off lawansing bus stop suru lere lagos elu elu won ni 080 8198 4247 ati 080 6924 3475
0: katuma tesi waju lati le share solution about spiritual center na shi ni o I saw me lara awon aisan ti won tun ma n se itoju ehun na tun ni infection eyan le ko aisan infection yi ni ile igbonse elero pupo yen public toilet bi o ti je public toilet ni boya bi ile ta ngbe ile face me and face you ile elero pupo to je pe eyin boya bi meta abi merin ni en lo ile igbonse kan na eyan le ko nipa sebe bakan na eyan ti le ko nipase ibalopo okunrin so birin yen fun awon ti won ba ti lo roba idaabobo gbogbo eyin te kudun lati ma lo re ni swimming pool won le sora eyan le ko nibe ti infection ba pe lara okunrin o le fa ki o ma ko jai pe ko ni le se oju se e dede gege bi okunrin to ba de je titi obirin na ti infection ba po lara obirin o le fa ki nkan alejo obirin ko ma se sege sege ko ma dudu tabi ko ma lami infection go o tun ma fa eda ti je pe ti obirin ba ni ibalopo ton ti nkan omokunrin wa da jade ni ara e eleyi ni won pe ni eda infection ta de tun so yi o le fa isoro airomo bi laarin oko ati yawo eyin to je bi pe e ti fe ra yin loko laya e n woju olorun e ti se awon ayewo lu orisirise wa wo pe o ma si ni ayewo kan ti e ti se e lo se ayewo infection o to yi pe kini elele dena ki omo ma ti waye laarin oko ati yawo eyi ke yi aisan mi yato si awon eleyi ti mo ti dabo ko yi to bi pe kini mi mo bo se